0: lọ́rùn bèbí o. Ha! Àbò fẹ́ gbórúkọ. Because of you, I fit to grow sell my account pátápátá. Mama gbórúkọ.
1: Ọmọ ẹni tí fọ́ mi kò ṣe kò ṣe.
2: Ó bá jà náà ti fọ́ mi.
0: Ó ti ẹ̀ bàjẹ́ kí ó dé.

0: ẹjọ́ wọ̀ iná pẹ̀ ní rẹ́ńdọ̀.
1: Olùdásílẹ̀.
0: Mo ní kíná pẹ̀ ní fáńdà.
1: Olùdásílẹ̀.
0: Olúwa ṣíná pígbàs. Olùdásílẹ̀ á rọjú jù. Àti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí.
2: Ayé òde pátá dàrá dà wọ́pọ̀ lè fọwọ́ àgọ́sẹ́.

ọjọ́ sí tó padà tẹ̀lé mọ́wọ́ lọ́wọ́ níṣẹ́ ló forí ẹ̀ pa. Gbogbo retí wọ́n bá ṣe kò ní dẹ̀bí mọ́ mi lọ. Rọ́ra ṣe o, ẹni mọ́ ti tó bá fẹ́ ṣe.